0: ati nti emi oluwa so fun mi ati gbogbo awon letter orisirisi ti awon eyan ko si mi mi ti e wa me ti mo fe mo nbe o pa mi lekun gan e je ka lo sinu iwe Matthew 22 maka ni verse 24 e je nka lo si 28 ese merin pe na ni si marun o ni o si wi pe oluko ni mo se wi pe bi eni keni ba ku lai ni omo ki arakunrin re ki o su aya re lopo ki o si le gbe iru omo dide fun arakunrin re e gbowo lori ki lo de to ni ri tawon eyan yoku ri se awon farisi won wa bi jesu lere pe awon ri bi enikan ba ku lai lomo bi enikan ba ku lai logo bi enikan ba ku lai rise se gbogbo eyin te ngbo mi dide nle ko ya le ese re mole agbara ti oni je ko se nti awon yoku nse ma jemu to mama ki gbe tele o leyin pe o ni ri nta awon yoku nse se just se mole ma jemu yen jabo le loruko jesu enikan ni woli kin lo le to be aro yi o le die gbogbo eni to nlanfani ati gbo mi e wa gbo nti won so ni verse 25 won wa bi jesu won so nkan kan fun jesu won se interview fun jesu n woju won won ni sa won wa ni awon arakunrin meje kan won wa lodo wa iyen ni pe ni adugbo be yen amoko adugbo yen sugbon won wa ni adugbo wa won foko bobe lasiri won ni eyi ekini leyin igba ti o gbe aya re ni iyawo egbon ti en lo sele si o ku bi ko si ti ni iru omo iyen ni pe akobi ile won ku omo meje ni iya kan bi akobi ku jem gbadua ninu ile yen gbogbo le te ba ti si ami eni loku eyan lorun lodun yi sami o ko gbe to ami mi bibeli wa so wi pe ko ni iru omo akobi yen odidi gbogbo ojo to lo laye ko ba won bi mo e wo nkan ibe ngan ki mo nlo o fi aya re sile fun arakunrin re iyen tumo si wi pe elekeji o su lopo o gba iyawo yen eyan omo kekeke te ngbo mi nin adugbo ti won yen nkan buku to sele nbe ni pe nigba ti egbon ku won mo se na ni odo awa onidudun bi na eni to ba tele ni o su yawo lopo elekeji wa su lopo bo se su lopo gbogbo akitiyan lati tun bimo elekeji na bimo o na to ku gege be ni elekeji pelu eleketa titi to fi de ori elekeje obere yen o fe akobi number 1 o ku lori e akobi number 2 o ku lori e akobi number 3 4 5 6 7 agbogbo yen dide e wa ke mo fe ko ja lo waju ko ja lo seyin ogun buku ti ma je yin o mu amu bo laye wa ki gbe nbi to ba duro si wa ni ja bo le lara mi abe wa wo nti mo nwo yin ni e wo film ta jo nwo akobi onku iyawo gba o tun bo sori elekeji iyan na tun ku e kigbe gbogbo nti won pe ni pana pana pogo pogo lara mi lati iseju yi lo ina kan obirin yen si ti fe won family agba ko ni o mi o ti men to logun e won ti bibeli so ni verse 27 won ni nikeyin gbogbo won obirin na ku pelu o na koja lo ko ese bibeli kan pe obirin ibimo nje ni ajinde oku ayata ni yo wa se ninu awon mejeje nitori gbogbo won ni o saani gbogbo won lo saani e wa wo nti jesu fi da won lo ni verse 29 bi olohun ba fun wa laye ese bibeli serious gan jesu da won si wi fun won wi pe eyin sina nitori eyin ko mo iwe mimo e ko si ma gbara olorun nkan meta n jesu fi down eyin sina eyin ko si mo iwe mimo eyin ko si ma gbara olorun nkan be laye mo pe kokpo iwasu mi ni iseju tenteni sa ni oluwa gba mi lowo ogun amubo oluwa gba mi lowo ogun amubo gbogbo eyin omo olorun te nwo mi ateyin omo olorun te ngbo mi ti owo re bonu owo wa wa ki gbe nbi to ba wa baba mi gba mi lowo ogun buku ti en pe ni amubo eje so bayi bi eni keni ba ngbo mi laaro yi to ba gbekele ara re oh my god to gbekele e wa to ni to gbe tẹ̀lé certificate tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ṣe é ṣe kí ènìyàn ó kú sínú ìṣòro torí àwọn kan bẹ tí wọ́n ti gbẹ́kẹ̀lé ẹwà wọn á ní kí mo fẹ́ fi prayer ṣe a máa sakọ àwọn kan tiẹ̀ tó láwọn ti ń gbàdúà bí aláìníṣẹ́ anytime tó bá gbọ́ páńpẹ́ àdúà báyìí yóò yí sọ̀bọ̀rí ni àwọn èèyàn ń jí ládùúgbò orí tí wọ́n ń lẹ fóònù métí orí tẹ́lòmíì ọ̀jẹ̀ ṣẹ̀ mọ́lẹ̀ láì nídìí lójú tiẹ̀ bí ìgbà tí ń ṣèlànà ni ṣe bí nǹkan kan ni bíbélì kan lẹ yìí ẹsẹ̀ bíbélì tó pa odidi èèyàn lẹ́kún obìnrin lo odidi ọkùnrin méje síbẹ̀ kò mú nǹkan kan bọ̀ ìyẹn túmọ̀ sí wípé obìnrin ẹyọ kan ó lè pàdé ọkọ 40 kó sì má rẹ̀ nìkan kan fẹ́ ilé ayé yìí ilé ayé agbára ni sà má dúró de ìgbà tí ogun bá tó wọlé kò tó dìde láti gbàdúà kápẹ́rú obìnrin ti gbọ́ pé ogun burúkú kan ń bẹ tí ń pè ní àmúbọ́ bóyá ìbá ti tètè dìde láàárọ̀ kùtùkùtù ọjọ́ ayé ẹ̀ ìbá ti máa gbàdúà olórin wa kan kọ́ ó ní mẹ́mọ̀ pójú ogun láyé o láti ìgbà ewé ní bá ti múra sílẹ̀ àwọn kan bẹ tó yẹ kí wọ́n tètè káàkiri ẹ̀yin màmá mọ jí àwọn ọmọ ẹ ní gbogbo ìgbà tá a bá ń láǹfààní àti gbàdúà báyìí gbogbo ìsáàárọ̀ tá à ń ṣe àti ìsàlẹ̀ wọ́n fi ṣe àwẹ̀ wa àwọn kan gbọ́ mi lónìí tó jẹ́ wípé kò sí ogun míì tí wọ́n bá fà á ju ogun àmúbọ̀rọ̀ kò sí tí ọwọ́ wọn tẹ̀ ọlọ́run gbọ́ tó dalẹ̀ lọ́wọ́ wọn agbára kan ń bẹ tí mọ̀ jẹ́ wọ́n mú wọ́n á ti mú ṣùgbọ́n wọ́n tún gbọ̀n bọ́ọ̀lẹ̀ ẹ ṣe kígbe ẹni bàbá mi ẹlẹ́dàá mi dìde gbà mí lọ́wọ́ ogun tí ń pè ní àmúbọ̀ ẹgbẹ́ ọwọ́ lè ìdodo kí n pàṣẹ gbogbo létẹ̀ tí ń gbọ́ mi mo dúró nínú jìbùjìbù ọ̀ṣẹ́ lónìí agbára burúkú tí ń pè ní àmúbọ̀ látòní lọ iná kò gbọ́n dáalẹ̀ in the name of Jesus mi ò ní lọ sínú ogun ìdílé yẹn because ogun burúkú ni sà ogun tí máa pa wọ́n nílé wọn ọ̀pá àkọ́bí ọ̀pá kejì ọ̀pá kẹta títí dórí ẹlẹ́ẹ̀keje kò sì sí kankan tí wọ́n kọ́ ọ́lẹ̀ kò gbé nǹkan rẹ̀ ṣe àṣé nǹkan burúkú ti wà tipẹ́ wọ́n ló bó ṣe wà ní àtètè kọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó mọ rí àwọn pásítọ̀ kan ń bẹ tó jẹ́ pé gbogbo ìwàásù táwọn mọ rí láyé èyí tí wọ́n fi tako àwọn èèyàn ni tó bá ti dibi tí wọ́n bá ti fẹ́ mú wàásù ìwàásù bí ó ṣe mọ gbógun ti ìdámẹ́wàá àtọ̀rẹ́ nìkan lọ́mọ kò rí àwọn irú àwọn báyìí kò rí ogun tí àwọn èèyàn ńlá kọjá ẹ já padà sí ayé obìnrin yìí anú obìnrin mọ̀ ṣe mí gan o ìwọ náà wò ká pé irú àǹtí ẹ ní irú àǹtí yìí kápọ̀ ọmọ tó bí nínú ni màmá tó ti dàgbà yìí kápọ̀ àwọn ọmọ ti ẹni bàbá obìnrin tó fẹ́ ọkọ méje tí gbogbo ẹ sì bọ́mọ lọ́wọ́ kí ní gbà lọ́wọ́ ẹ ikú ni ẹ yàtàn gbogbo ẹni tó ń gbọ́ mi alágbára ìdílé tó ń gba eré sọnù lọ́wọ́ mi ọkọ ire ni ọmọ ire ni iṣẹ́ gidi ire ni wà kẹwàá ranjú kankan alágbára ìdílé tó ń gba eré sọnù lọ́wọ́ mi má jẹ̀mú ilé bàbá mi tó ń gba eré sọnù mọ́ mi lọ́wọ́ báyìí lolúwa wí ilẹ̀ lanu ó yá gbé wọn mi ẹgbọ́n tí bíbélì sọ ní Matthew 22 verse 24 to 28 bíbélì sọ pé obìnrin yìí ó dáná fún odidi ọkùnrin méje síbẹ̀ kò jèrè kankan ogun burúkú lógun àmúbọ̀ ó jẹ́ dáná fún ọkùnrin méje she cooked for seven different men and yet kò sí kankan tó ṣe thank you wọ́n ń ja alẹ̀ lọ náà ni ikú ń pa wọ́n lọ́wọ́ ẹ̀ náà ni kìí ṣe yẹn nìkan ọkùnrin méje lọ́ba obìnrin yìí nìkan sùn kàlàmánà ṣàǹdá àbàlíàbà sọ ọmọ iye ọkùnrin tó ti bá ọ sùn sọ ọmọ iye àwọn ọkùnrin tó bá dáná pẹ̀lú gbogbo akitiyan kò lè bá lọ́kọ lẹ́ẹ̀dẹ̀ kò sí ta ó ṣe ní agbára ẹni tó ní ayé àtọ̀run a fẹ́ gbógun ti àmúbọ̀ ni àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ti ṣiṣẹ́ níbi iṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ ó ṣe fún ọ̀gá eléyìí ó sìn pẹ̀lú gbogbo agbára ìgbà tó bá di àkókò láti san oore ìgbà yẹn ni wọ́n ní ọmọ lọ kí ló dé tí nǹkan rè pẹ́ lọ́wọ́ tiẹ̀ obìnrin ìdáná fún odidi ọkùnrin méje àwọn méjèèje sì tún bọ́ náà ni wá gbọ́ ó fọ́sọ fún odidi ọkùnrin méje ọba alákọ̀ọ́kọ́ fọ́sọ ọbẹ̀ lẹ́ẹ̀kejì fọ́sọ ọbẹ̀ lẹ́ẹ̀kẹta ó tọ́jú oúnjẹ fún wọn síbẹ̀ kò sí kankan tó dúró sọ fún pò ṣe ẹ̀yàwó níbi tó ọba wà ké ẹ̀yin ọ̀fà mú bọ́ ẹgbẹ́ àwọn olúwa lára mi ó yá jáde lódindi gbogbo ọ̀fà burúkú tí ń pè ní àmúbọ̀ àmúbọ̀ owó àmúbọ̀ ire àmúbọ̀ ọkọ àmúbọ̀ ọmọ tẹ́rì wà ní báyìí lolúwa wí iná kó tì ọ́ jáde lára mi ẹ já lọ gbogbo ẹ̀yìn ara alẹ́
1: Zongbo
0: ago mejo ni o bi oluwa se nbe ti emi nbe laye agbodo gbon emi ofo agbodo gbon amubo agbodo gbon danu ni gbogbo sona church ko si bi ode ti ayo to ti ko mo ago mejo ni gbogbo eyan omo olohun bi awada bi ere o ye ka gba holy communion ni wema ati ni gbogbo sona church a ni anfani lati se fun idi kan to se pataki to se pataki bo ni agbara olohun ko si nti o ye ni ojo sunday tin boy now lagbara eni to laye atohun ni ojo sunday lei ko si nto le ye mo le so le je meta meta gan e kuku ti mo pe woli yin o compensate yin na ni sa gbogbo se nje ti olohun now e je so bayi nkan kan mo fo ni lara obirin yi enikan ni kini nkan na nje o je mo pe obirin ti mo so tan e ta n wo film aye e alakoko ti mo notice e ni wi pe o ku lai lomo pelu bokun meje se loto ko si tun ba won lomo emi amubo ki je keyin ori nkan toka si and enikeni ti amubo ba nba jamomo ti o ba ka ki soro e o ti daran emi amubo oji o lo ile aye ki se pe ko lomo nikan e to tun wa buruju be ni pe sibe ko ba won to adun oko wu in loko en ti ba mo lamubo ki se pe oni mo ni a mo riire sugbon ko ni pe lowo e oni mo fi so en ba dake en ti se o ba dake oni mo fi nkilo diduo pa si oju kan to njoko pa si oju kan baba to nka agbada mara yi diduo pa yo silekun fun idogun ni o idogun yo silekun fun ijera ijera si silekun fun iku ojiji enikan ni kile nko mi si mo wa ku o si ronu laaro kutukutu ni ka le mura eke eyin agbara te fe npe lowo olore eyin agbara te jo lori o pe lowo mi oh mo boju e ti change bayi wa ni bayi loluwa wi e ja bole lara mi e ja bole ninu eyan mo mi to ro se se ki eniyan mo pe lowo olore olore nwa sugbon won edu ope ni alaanu nwa won edu ope ni olufe e je n to tesi waju nu aye obirin be ba wo ese 29 gbogbo eyan omo olohun jesu wa so fun won o le yin sina eyin o ma agbara olohun enikan ni kini to nsele ni wi pe to ba tete yara gbadua awon nkan kan be to ba gbadun e laye to ba dorun ko wulo mo enikan ni bi bawo bo ba loko laye to ba dorun won ki loko nbe bo ba ni yawo to ba dejobo orun won e gbe yawo lorun bo n to so ni verse 29 jesu da won si wi fun won wi pe eyin sina nitori eyin ko ma agbara olorun eyin ko si mo iwe mimo e ko si ma agbara olorun wa wo n to so n 30 nitori pe ni ajinde oku won ki gbeyawo ni jobo orun awon nkan kan be ta ni mo lo to ba ile gbadua ko ni oni to n ti sina o leyin sina and that's why jesu nikan ni ona gbogbo eni ti ba n gbo mi o ni otitu ati iye nibi to ba wa o se ke baba mi ma je nku lai lapa o didi amubo lara mi jabo le lati iseju yi lo eyan omo olohun e ja na mic si baba ilenu ko na soro nkan meji ni mo so eniyan deyan ogbon ati eyonu egbe engineer e pe baba nwole e je won soro soke
2: oruko mi ni olawale obafemi abayomi lati eko
0: mo mo eko eyan are eko si awa ba mi lalejo
2: mo mo ipe ni ojun 2020
0: 2020
2: beni sugbon igba kokko ti ma kokko wa sinu ijo yi o je last month ninu month mama nigbati mo mo ipe yi
0: ni july
2: beni sir nigbati mo mo ipe yi olorun gbe oluranlowo kan dije fun mi to de duro lati gba yen titi di oni bi mo se soro yi
0: oluranlowo kan dide fun yin no we won ni lati igba yen oluranlowo kan dide fun awon oluranlowo kan to le gbe eru re bi n ba gbo to se ami imo bi ti o ti doju ibe won o ti bere o ya gba iranlowo e ki be ni baba mi o gbe iranlowo dide fun mi sida
2: ki to mo ipe isa ebi gan fun ra mi mo ma wo pe ibi kan ma sa bale aye ni jasa tori gbogbo e o
0: you get as e be
2: then sir sugbon nigbati olorun de ti mo mo ipe yi owo ti o fun mi ti ba ka ni emi eji o le ni 10 million
0: o nto
2: be ni sir
0: yatan ibi eju o ka ba joko si kini ma wa ba awon ti won fi si aye re ran ti o si je ise fun o fi agbara si ami ko yo si olojiji ki wa se ko yo si onikan ko wa ba o ko wa sa na re in Jesus name.
2: So ati gba yen lo ti bere si ni ma sponsor mi ninu gbogbo nkan ti mo fe se ati sports side because football and me
0: mo ma gba bo nti
2: mo de tu je farmer mo de
0: to ndako ki le mo gbin
2: awon kan ti mo
0: okay
2: mo de tu ma nta ice fish pali pali. So nigba yen mo ra lese kese awon to be fi missions ninu odun yen ogba ti won bo ton ma de won ba tokun bo nita ni won panu won mo
0: tokun bo kini
2: ka
0: e ti ra ka ni
2: mo ra siena nla fun yan kan won fi ba mi north east. So yen lo be o wa di last month yen lati 2020 yen na ore oduro bo de se wole na ni mo send
0: idamewa yin.
2: So gba to wa di last month yen ninu program 77 mo san idamewa le meta kin to kuro ninu program
0: awon bi o mo tin ba le san idamewa bi e meta ire le lomi mo pe.
2: So nigba ti mo de lati 77 ni last month yen project mo ti party ti pe die iyen koko bere na
0: o bere leyin igba meta san idamewa e meta tan kini project eleyo
2: farm na ni sir
0: kin le fe gbin
2: mo fe gbin plantain ati tomato
0: ah e mo ti dolowo ati ku pe fun mi 5 e ton fun mi 5 se yin ti won se won gbagbe ball oda.
2: So gbogbo yen bere beyen lawyer ti mo nlo ti ma ra kan lowo e na ile ti o pe mi si bi 400 acres ni ile yen to win ni court to wa so pe kin jo kin wa partner un bi pe tin ba lowo lowo so that ma le ma fun mi nile ma le ma bi se farm lo. So iyen na lo be mo ti fun lowo die ninu ose yi na
0: e ti sanwo die fun
2: be ni sir
0: e yo fun yin le nbe se e mo bo na dako ni
2: no emi ni mo
0: e yo da
2: mi ile
0: okay e be ra ni
2: be ni ile yen ti di temi ni
0: how many acres ni e
2: 5 acres
0: le koko ra nbe na o to gbe tomato ajenje tan
2: then sir. So gba to wa dojo Wednesday ti mo wa si program e wa so pe e to ba le support Holy Communion bi pe ki won support any amount pe yan kan ti ra won carton of cup. So lori joko mi be yan na ni mo ti send 110,000 sinu personal account yin pe mo support 2 cartons of cups ati 5 packs of communion
0: wine.
2: So igba ti ma dere lojo yen that same person olore yen bo ye pe mi ni yen pe afa awon project ti mo te bere yen ko pe bo ni mo ba de mo wa ni mo pause na wi pe mo need owo bo ye so pe ki ma ro ri ma ri nkan kan sin ese kese o send 900,000 si mi
0: 900 mi
2: ida mewa ilele
0: le ton mo lo gbogbo yo ye si ori yin e sori sori re bi n ba gbo to se ami won a fi ohun olore mama yi ni ko se ami won yin olore ti o won yin alaanu ti o won yin olurelowo ti o jose mole pe ni yes ore o loju e won ko won na ni abi e mo wa kele
2: oju 90,000 lo emi na tun fi awon da mewa kan si mo re tun send da mewa 600,000 kan na lenu Wednesday si eni na.

ẹni o ìpàdéàdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ìṣẹ̀lẹ̀ ọba international power line city kìlómítà 30 lẹ́gọ́sì ìbàdàn expressway gbọ́fọ̀wọ́pẹ́ bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì oróyìn ọ̀túnba bá ṣe bí ọ

0: ọkàn ní ọkàn lọ́hùn ọkàn di méjì.
1: tí ó gba ọmọ ìfẹ́lì là ó wá gbà mí lọ.
0: ó jí mi pẹ̀bẹ́ mo jí ọ pẹ̀bẹ́.
1: ìwò olúwa máa ṣọ mi.
0: ó jí mi pẹ̀bẹ́ mo jí ọ pẹ̀bẹ́.
1: aṣọ mi o olúwa máa ṣọ mi o.
0: ìròrè mi ò lómi àgbọn nínú.
1: wá gbà mí lọ́wọ́ ogun àfinisu.
0: gbogbo ohun tí wọ́n bá jí
1: aṣọ mi ẹ̀ ẹ́
0: òun náà ni máa ń dákẹ́ wáṣewáṣe.
2: mo ti di fọ́lọ́rù sọ.
0: pàṣán wẹ́rẹ́wẹ́rẹ́ ní ṣàwo inú gbó atorí bọlọ́jọ́ ní ṣàwo ẹ̀bá ọ̀nà.
2: olómi kárí ayé
1: ẹ̀ ẹ́
2: olúwa máa ṣọ mi.
0: mo ti fi ọ̀yẹ̀kú ṣàwo ní ọjọ́ ìdìbò mẹ́kùn. gbogbo òbí náà ni kú máa ń pa. ọ̀tọ̀nà máa ń yọ tóbi òfò á sí.
1: bàbá ò ṣe o.
0: lónìí ọjọ́bọ ẹ ṣe tèmi lọ́tọ̀. ó ti jó gbó kí n lè gbó.
1: bàbá ò ṣe.
0: ó ti jóbi kí n lè bí kú dànù. kí n gbó kí n tọ́ torí pé ire lójú ọjọ́ ń rí ire lójú owó náà ń rí ire báyìí náà lójú ọmọ tuntun máa ń rí o. tẹ̀rín tọ̀yàyà láyé ń rí pàdé ọmọ tuntun.
1: ó ṣe o ó máa ṣe o ó ṣe o.
0: ire lónìí fún gbogbo wa tẹ́ ń gbọ́ mi lé o.
1: aláàánú.

0: ọdọdún Atunde láàárọ̀ tó ní ọmọ sòdé dẹrọ.
1: Bàbá ò ṣe o, Jésù ni ó máa ṣe.
0: Ẹ kú lélà kára lé ẹ káàbọ̀ lákérò náà kú ojúmọ́. Ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú bí tẹ wà ń bẹ̀ hàn.
1: Bàbá ò ṣe o.
0: Akọ́kùnrin, akóbìnrin, akọ́mọdé, akágbàlagbà.
1: Ẹ lọ rí mi, ó ti pọ̀ rẹpẹtẹ. Èrò sátàgbà lórí mi, ó ti dùn fún. Nítorí náà.
0: Ìdéǹde tí mo dé láàárọ̀ tò ní àdánwò gbọ́dọ̀ rọ́gí obe gbọ́dọ̀ rọ́gí ajá. Ẹ̀rú ọ̀kí ni mí ọlọ́fà mọ́jọ ọlálọ́mí ọmọ abíṣúdú ọkọ̀ ọ̀fọ́mọ ká ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ.
2: Jọ̀wọ́ gbọ́ pé mi o, bàbá mo mọ pẹ́ wá.
3: Bàbá mo mọ pẹ́ wá. Bàbá mo mọ pẹ́ wá. Jọ̀wọ́ gbọ́ pé mi o, bàbá mo mọ pẹ́ wá.
0: Ẹ̀rí olúwa gbé mi lékè Adébáyọ̀ náà lórúkọ tèmi MC Ràwọ̀ yín náà rèé o. Akéwé jẹ́ pèdèpèdè máyégún náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́tọ́ lọ́rọ̀ one the only àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lóko mú kí wa káàbọ̀ sórí ìkànnì alálùbáríkà yìí Jordan 105.5 FM. Òní náà ni ogúnjọ́ nínú oṣù kẹjọ kábíyèsí ọlọ́run.
2: Ìbáṣepé kó má ṣàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró. Ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ, mo mọ̀ pé ọwọ́ mi ò mọ̀. Má ṣe sọ fún mi o, gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ mi.
0: Àwọn kan ni mi ò tí ì sọ táwọn máa ń gbọ́.
2: Bí àìṣe déédé mi o.
0: Ti sọ.
2: Bàbá mo
0: mọ. Ní àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ.
2: Jọ̀wọ́ gbọ́ pẹ́ mi o, bàbá.
0: A kì í kààbọ̀ sórí ètò wẹ̀ ètò yín ọ̀nà àbáyọ tòní.
3: Bàbá mo mọ pẹ́ wá.
0: Ẹ máa lọ sójú òpó Facebook wa wà ń bẹ̀. Jordan 105.5 FM Lagos. Ẹ gbé wa káàkiri àgbáyé ẹ pin káàkiri kó kálé kó ká oko. Ẹ jẹ́ táwọn tó ń bẹ lókè òkun náà káwọn náà mọ jẹ mùkútún rẹ̀.
2: Èmi àjò bọ́ba tó ṣoore fún mi ò la ìgbowó.
0: Àṣà ń ké kowé ń ké kíkí olóbùrò òjò tẹyẹkẹ.
3: Àjò bọ́ba tó ṣoore fún mi ò la ìgbowó.
0: Àwọn nǹkan tó lè dówó fún yín náà làwa máa ń ṣe lórí ètò yìí pàápàá jùlọ lórí ètò ọ̀nà àbáyọ.
2: Ṣoore fún mi o.
0: Àwọn ọ̀nà tẹ́ lè gbà tẹ́yin náà fi kúrò lójú kan bí omi adágún.
2: Èmi àjò ẹni tí ó lówó lórí fóònù kò ní lè pè yàn lórí.
0: Owó ṣe pàtàkì o.
2: Ọlọ́run ò gbowó lórí ọ̀rọ̀ tí a ń sọ o. Tó bá bèrè o.
0: Aláyọ̀ Melody Zinga léléyìí ó ń bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ń gbé mi lọ bí tí mi ò fẹ́ lọ láàárọ̀ yìí. Ṣùgbọ́n a padà yabẹ̀ náà nítorí pàápàá jùlọ kókó owó náà la fi wà lórí ètò yìí.

0: ẹyin tẹ gbọ mi le mo fẹ kẹ gbọ nkankan akaba igbesi aye omo eniyan o bẹrẹ lati ile iwe alakọbẹrẹ
1: hallelujah ni mo ke o hallelujah
0: ipele iwe mẹwa lo tun kan fọ omo eniyan lẹyin to ba gba akaba lati ibẹrẹ pẹpẹ to bẹrẹ igbesi aye rẹ ni ile iwe alakọbẹrẹ to ba se kẹrẹkẹrẹ to tun se debi kan o wọ ile iwe girama Ilé-ìwé gíga ni àṣekágbá òpin ẹ̀kọ́ fún ọmọ ènìyàn lókè erùpẹ̀. Àmọ́ kí la ti wá ń gbọ́ wípé kí ẹ̀dá ó kàwé tán kó má lòó lọ́wọ́.
1: Tẹ́mi ò bá wá lè dúpẹ́ òrè rẹ̀.
0: Ta sọ pé wọn kọ́ wọn bọ́ ṣe ń lówó nílé-ìwé ni. Pẹ̀lú gbogbo ọdún tó lò ní ilé-ìwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí tó fi wọ ilé-ìwé gíga.
1: Olúwa mú mi rọjò ní láyọ.
0: Ẹ máa gbọ́ pé ẹlòmíì gírádúrétì ní Márúwá.
1: Ẹlẹ́sẹ̀ mi yóò.
2: Ẹwọ́n bá mi dúpẹ́.
0: Ẹ máa gbọ́ pé ẹlòmíì gírádúrétì ní gungun ọ̀kadà káàkiri.
2: Bàbá mi yọ, Olúwa mú mi rọjò ní láyọ, mo dúpẹ́.
0: Ló fẹ́ sọ fún mi pé láti ìgbà tó ti wà níléèwé kò gbọ́ wípé àwọn ọ̀nà àbáyọ kan wà tó jẹ́ pé èèyàn náà lè fi wá owó fúnra rẹ̀. Pẹ̀lú gbogbo ìwádìí tiwa náà àti àwọn ìwọ̀nba ìwé kékeré kan táwa náà kà ojú yé mi wípé wọn kọ́ ọ̀yàn bí èèyàn ṣe lo owó dọ lọ́rọ̀ níléèwé o.
1: Èmi ń bẹ láyé rere. Èmi ń bẹ láyé. Èmi ń bẹ láyé rere.
0: Ọgbọ́n orí lẹ̀dá nílò.
1: Ọlọ́run
0: àti ìmọ̀.
1: Nínú àlàyé ni ọ.
0: Lára àwọn nǹkan tẹ́ fi dolówó yẹn náà làwa fi wà lórí ètò yìí láàrẹ̀ náà ní iléeṣẹ́ Jordan 105.5 FM náà fi dálẹ̀.

0: ẹ̀dẹ̀ lọ́rọ̀ ajé tà ń sọ yìí owó àpèkálukò búrú jì í ọmọ olókun ní ṣe.
1: Olúwa mú mi rọjò nílayọ̀ mo dúpẹ́.
0: Ẹ̀dá nílò láti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ kó tó lè dolówó.
2: Ẹwà bá mi dúpẹ́, ẹwà bá mi yọ̀, ẹwà bá mi.
0: Owó kìí sí ìbẹ́ ni tí bá ń ṣọ̀lẹ́ ṣọ̀rẹ́.
2: Olúwa mú mi rọjò.
0: Onígbìyànjú èèyàn lọ́rin owó ajé ló máa ń wá wa.
2: Ẹsẹ̀ mi mú tó.
0: Obìnrin lówó. Tówó bá dé. Tí ọlọ́dọ̀ kò ní lọ yóò fẹ́ dúó tí ọ ni tó bá mọ ohun tó ń ṣe. Mo ti sọ̀tàn kan rí nípa ọ̀rọ̀ owó.
1: Àkàkà tán lórí ọlọ́run
0: ọ̀. A lè sọ ìtàn owó tán. Àbáwọ̀ Ọ̀làńdò ọ̀wọ̀ olóògbé Ọ̀làńdò owó mọ́yìlá àwọn náà ti kọ ẹ nípa owó rí.
1: Mélé ṣàìgbé ọ̀gá kúkú kalẹ̀ má bá gbà ṣe èmi ṣe. Bí mo bá kọ pé mi ò yan lọ́run
0: ló. Bẹ́ẹ̀ tó bá lọ́gbọ́n tó ní ìmọ̀ tó lóye. Tó bá tó tó fọpọlọ tẹ̀lé. Wà á mọ̀ wípé ó ṣe pàtàkì gan. Ọlọ́run dákun dábọ̀ owó mo fẹ́ o.
1: Orísun ayọ̀ mi. Ògìgí ọlá.
0: Owó dákun máa bọ̀ nú ilé mi wá sùn. Àyè wà fún ìbòjì rẹpẹtẹ wà fún nú yàrá mi.
1: Tẹ́mi ò bá.
0: O lè sún orí bẹ́ẹ̀dì.
1: Orí rẹ.
0: Sẹ́ńtì ó sọ fún ọ pé kí ló ń ṣe ń bẹ̀ wọn. Owó bá dé sí ìyàn lọ́dọ̀ ẹ máa wọn nǹkan tówó máa ń kó dání ni.
1: Ẹwà bá mi.
0: Owó a mú ìfọkànbalẹ̀ amú dání.
1: Olúwa.
0: Owó a mú àlàáfíà amú dání torí àwọn ìbátan rẹ̀ nu.
1: Pẹ́ máa re lẹ́sẹ̀.
0: Owó a máa mú àìmí gígùn dání.
2: Ẹwà bá mi dúpẹ́. Ẹwà bá mi.
0: Owó a máa mú ọ̀pọ̀lọpọ̀ iyì. Ẹ̀yẹ. Gbogbo àwọn nǹkan tówó máa ń kó dání nù. Ṣùgbọ́n ìjẹ́ mọ̀ wípé wá kù sọ́wọ́ ọmọ ọ̀dẹ́ èèyàn tó bá lówó lọ́tán tó bá ti ní ìwà. Tí owó bá ti rí wípé ẹni tó ń wá dé bá kò sí wà lọ́dọ̀ ẹ̀. Owó gbé báàgì ẹ̀ yóò mọ̀ lọ, ó tún lọ bòmí nù. Owó ráyè. Ìwà lọ́ba ẹwà. Ẹ̀dá tí ò ní wà kì í lówó lọ́wọ́, owó máa ń tètè tán lọ́wọ́ ọrú wọn.
1: Ebi nínú àlàyé ni ọ́, Ọlọ́run kà mí mọ́.
0: A ṣe ilé ayé ní ń gbé.
1: Àlàyé ni ọ́.
0: Àìṣe náà ayé náà ní ń gbé.
1: Kò jẹ́ kórùkọ mi kó wà nínú.
0: Tá a bá ṣe tán bẹ ní ìdènà.
1: Kùtọ́ ti kú o, èlé yìí bá a bà. Mò ń bẹ̀rẹ̀.
0: Gbogbo ìgbésẹ̀ tó ń gbé láti dolówó dọlọ́lá dọlọ́rọ̀.
1: Torí pé mo gbá pa.
0: Gbogbo bá ẹ dé tó dé bá ọ lálejò.
1: Èmi dẹ́sẹ̀ mi o, mo lọ sí.
0: Pẹ̀lú gbogbo àwọn nǹkan tó kó dání wá fún ọ. Bí ẹ̀yẹ bí ìfọ̀kànbalẹ̀ mí gígùn àìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀. Dákun má sọ̀ wà nù.
1: Orí àlàáfíà
0: o. Gbogbo ìgbésẹ̀ tá a bá sì ní ẹ máa ṣe lórí ètò ẹ máa ṣe o kẹ́ lè lò ó lọ o.
1: Wáyìn bàbá lógo ẹwà bá mi dúpẹ́.
0: Fádàgo mẹ́sàn-án á darapọ̀ mọ́ onímọ̀-ẹ̀rọ James Adesina.
1: Dúpẹ́ ẹwà bá mi yọ.
0: A tún gbé wa débẹ̀ lọ́sẹ̀ yìí.
1: Mo ní ìlàyọ̀, mo dúpẹ́.
0: A tún jọ fọ̀rọ̀ jómi tóró ọ̀rọ̀ wọn. A tún tú pẹpẹ rẹpẹ rẹ ọ̀rọ̀ kalẹ̀.
2: Ẹwà bá

kọ́rọ̀ di pé onímọ̀ ẹ̀rọ James Adesina wọlé ajá àwọn bóyá àwọn èèyàn mi wà ń bẹ̀ 09063352 níbo lẹ́yìn wà láàárọ̀ yìí báwo lẹ ṣe ń gbáradì fún ajé 09063352 ní àwọn nǹkan tá a ti ẹ̀ ń sọ lórí ètò ìjẹ́ ẹ̀ múlò.

bẹ́ẹ̀ ni bó ṣe ń lọ náà nìyẹn lórí ètò ọ̀nà àbáyọ níléeṣẹ́ jordan 105.5 FM tààrọ̀ tòní ọjọ́bọ ogúnjọ́ ní oṣù kẹjọ eléyìí tẹ̀ ń gbọ́ ẹni òbéṣeré tí wọ́n pè ní ebele ṣua wọn àti olamide adédèjì badosne ni wọ́n jọ po ilé papọ̀ lórí ètò náà ni a retí onímọ̀ ẹ̀rọ james adesina kí wọ́n wá fún wa ní àwọn nǹkan tí wọ́n ní fún wa láàárọ̀ yìí

0: ẹ filẹ̀ fún ọmọ tó sàbí àwa wà lórí ètò tiwa láàárọ̀ tòní ojú òpó ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ onímọ̀ràn james adesina ti wà nílé agodo pẹ̀lú wa ní òwúrọ̀ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọjọ́bọ thursday a gbọ́ àwọn ìròyìn ojú ọjà ìyẹn àwọn ọjà pàṣípàrọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọrọ̀ ajé ìyẹn ìròyìn tó yẹ ká mọ̀ nípa àwọn iléeṣẹ́ tí wọ́n ń ṣe ọrọ̀ ajé lórílẹ̀‐èdè nàìjíríà àti káàkiri àgbáyé bí ó ṣe rí ní ọjà pàṣípàrọ̀ gbogbo ẹ̀ náà ronú mẹ́rọ james kọ̀ọ̀kan fún wa kó tó di pé àwọ̀ bí kùnkùn dùn ọ̀rọ̀ náà lọ ẹjẹ́ máa kí wọn káàbọ̀ sórí ètò ọ̀nà àbáyọ tààrọ̀ tó ní ẹ kú ojúmọ́
1: gbogbo ẹni ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ẹ̀yin olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ ẹ̀yin tẹ̀ lè ṣaláìmọ́ gbọ́ mi ní gbogbo ìgbà tí n bá ti ní orí ọ̀fẹ́ láti wá sí orí ètò láti wá kọ̀ yín ní àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ ọ̀nà àbáyọ kúrò nínú ìṣẹ́ kúrò nínú àìríjẹ àwọn ẹ̀kọ́ àwọn ìmọ̀ tí ó yẹ kẹ́ ẹ mọ̀ ọ̀gbẹ́ni james adesina dókítà ẹnjiníà prọfẹsọ orí ètò ọ̀nà àbáyọ.
0: ẹ káàbọ̀ ẹ kú a kú ìrìn àjò ọ̀sẹ̀ yìí a sì kú ìgbáradì òpin ọ̀sẹ̀ mo mọ̀ pé inú mi ti ẹ̀dùn pẹ̀lú fìlà yín àárọ̀ ẹ̀ mo mọ̀ pé ibi tẹ́ tún gbé wa lọ yóò tún látàn bọ́ọ̀gì ṣùgbọ́n níbo ni ká ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ fún wa ní àwọn ìròyìn owó pàṣípàrọ̀
1: mo fẹ́ ká tiẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú owó ọjà epo ọrọ̀ àti gáàsì ní àgbáyé ìyẹn tí tá à ń pè ní global oil and gas prices ó yẹ ká tiẹ̀ mọ̀ yẹn náà ká mọ̀ bó ṣe ń lọ
0: ìròyìn epo rọ̀bì lágbàáyé àti gáàsì
1: ká tiẹ̀ mọ bó ṣe ń lọ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ní current price epo brent ìyẹn brent crude ó wà ní $84.59 $84.59 òun ni epo brent ìyẹn brent crude epo WTI ìyẹn tá a pè ní WTI crude ìyẹn ti ilẹ̀ amẹ́ríkà ó wà ní $78.94 $78.94
2: Move your radio with you.
3: Hello Lagos, welcome to
0: now

lórí owó natural gas ìyẹn gáàsì tí à ń lò ó jẹ $2.70 $2.70 òun ni wọ́n ta epo gáàsì ní àgbáyé ká wá lọ sínú àwọn ọjà yòókù kí n tó lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí a kọ́ lórí ètò lénìí.

0: bẹ́ẹ̀ ni orúkọ tuntun lèmi náà fẹ́ ọlọ́run ọba mi èmi àti onímọ̀ràn james adesina láàárọ̀ ẹ̀sọ́ wa lórúkọ tuntun àbúrò ni.
1: bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n tún sáré gbé yín débẹ̀ lórí pàṣípàrọ̀ owó òkè òkun àti ti owó nàìjíríà ìyẹn foreign exchange market kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ fún àwa tí a fẹ́ mọ kó ọjà wọlé ta fẹ́ mọ kó ọjà lọ sókè òkun fún àwa tí a fẹ́ mọ rìnrìn àjò lọ sókè òkun tí a sì fẹ́ ra dọ́là àbí a tiẹ̀ ní dọ́là tí a fẹ́ tà àti àwọn owó tó ṣe pàtàkì owó dọ́là tí a bá rà á ó jẹ́ 1,404 naira òun ni owó dọ́là ẹyọ kan láti rà á láti wá tà á ó jẹ́ 1,410 naira tí a bá tà á owó pọ́ǹdì ìyẹn pound to naira láti rà á ó jẹ́ 1,880 naira tá a bá fẹ́ tà á ó jẹ́ 1,900 naira tí a bá fẹ́ tà á

0: owó UAE dirham sí náírà tábàárà ó jẹ́ 350 náírà tàbá fẹ́ tà ó jẹ́ 370 owó chinese yuan sí náírà tàbá fẹ́ tà ó jẹ́ 190 náírà tí tàbá fẹ́ rà ó jẹ́ 190 náírà tí a bá sì tà ó jẹ́ 205 naira.
1: Ṣẹ̀gbọ́n mi bọ̀ lọ́rùn ayọ̀. Ṣàánú ayé ìfì
2: wọn.
1: Ń gbé mi nílé.
0: Àwọn réètì tí mo sọ fún wáyẹ òun ni réètì tí a mọ̀ sí parallel market. Réètì tí gbogbo wa ta ní access sí ta lè bóyá fẹ́ rà ni àbá fẹ́ tà kò kí ń ṣe ti central bank yìí.

0: ọlọ́ ti ṣe ó dẹ̀ máa ṣe fún wa láàárọ̀ yìí tó bá farabalẹ̀ tó bá tẹ̀lé gbogbo ohun tó a ní kẹ́ ẹ ṣe kẹrí ọlọ́run ọba mi ò kàn lè sọ̀kalẹ̀ wá kó wá gbé owó lé yín lọ́wọ́ báyìí ìgbésẹ̀ náà lọmọ ènìyàn nílò tó bá ti gbé ìgbésẹ̀ ọlọ́run máa ṣe wá lómi adágún tọ̀ ọ̀dà ẹ jẹ́ lọ bó onímọ̀ ẹ̀rọ james adesina níbo lẹ́ ń gbé wa lọ láàárọ̀.
1: Ibi tó pọ̀ ni mo tún kí wa lẹ́ẹ̀kan sí káàbọ̀ sórí ètò ọ̀nà àbáyọ fún ẹ̀yin tí ẹ bá ń gbọ́ mi nílé lóko bóyá nu mọ́tò gan lẹ ti ẹ wà àbí nínú ọjà òun náà lẹ wà tẹ wá ń wò ó pé kí ni mo ti tún lè ṣe ọ̀nà làwo ni mo tún lè gbà bóyá owó tẹ tiẹ̀ ń gbà lóṣooṣù tiẹ̀ tó yín bóyá èrè tẹ ń rí lórí ọjà yín ò tó ẹ wá ń wọ́nà àbáyọ mìíràn ẹ ń wá nǹkan mìíràn tí ẹ tún fẹ́ ṣe bóyá tí ẹ jẹ́ stúdẹ́ǹtì ẹ ti kàwé kò wá síṣẹ́ wá ń wo pé kí ni mo fẹ́ ṣe ètò ní ẹ̀yìn ló wà fún bóyá tí ẹ wà á lówó lọ́wọ́ ẹ fẹ́ sowó yín di púpọ̀ ẹ fẹ́ mọtiplá owó yín ẹ fẹ́ kí àgbàna kó gbé owó yín lọ ẹ fẹ́ sowó yín di púpọ̀ ètò òní náà ìdánilẹ́kọ̀ọ́ tèní ẹ̀yìn náà ni ó wà fún un ṣùgbọ́n kí n tiẹ̀ wá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn ìlànà fún ẹni tó bá tiẹ̀ ń wáṣẹ́ mò ń wáṣẹ́ mo ti kàwé mo ti ní 4th second degree mo wá ń wáṣẹ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àti ríṣẹ́ nísìnyí láyé john èyàn ò mọ fẹsẹ̀ rìn kiri ilé àwọn ilé iṣẹ́ káàkiri láti lọ fún wọn ní cv ni èyàn ò lọ submit cvs ilé iṣẹ́ káàkiri ṣùgbọ́n ní ayé tá a wà nínú rẹ̀ báyìí ó ti di ayé tó lujára wọn ó ti di ayé technology ayé kọ̀m̀pútà ayé internet gbogbo nǹkan tá a bá ṣe lórí ẹ̀rọ ayélujára náà ni àti ń ṣe fún àwa tí a fẹ́ tún fẹ́ máa jókòó sílé ká máa ṣiṣẹ́ remotely orí rẹ pé o kàwé orí ẹ pé dáadáa o wá fẹ́ mọ ṣiṣẹ́ iṣẹ́ tá a mọ̀ sí remote job àbí o fẹ́ apply fún iṣẹ́ ní òkè òkun ní America ní UK ní Canada tí wọ́n sì fún ọ iṣẹ́ láì kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà abá tí ẹ ti ní àwọn ẹ̀kọ́ kan a ti ṣe cyber security a ti kọ́ nípa kọ̀m̀pútà a ti kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ chartered accountant ti ẹ̀ ní ọ́ orí ẹ pé gan ó mọ̀ ṣirò gan wá ń wò pé iṣẹ́ wo níbo gan ni màá ti ríṣẹ́ ó ti pẹ́ tí mo ti ń jókòó sílé jù ẹ̀yin òbí ẹ pe ọmọ yín kó túnì lọ́wọ́lọ́wọ́ báyìí sí jordan 105.5 fm láti gbọ́ àwọn information tí mo fẹ́ give out lórí ètò torí ẹni tí ò bá ti mọ ọ̀nà tí ẹgbẹ́ rẹ̀ tó gbà ọ̀nà tó gbà tó fi là ó ṣe é ṣe kíru ẹni náà kó sáré àsáfẹ́ ku ó dẹ̀ ṣe é ṣe gan kó sáré ku torí náà information tí mo fẹ́ fún wa lénìí mo fẹ́ gbé yín débẹ̀ ni ẹ pe ọmọ ẹ pe ará ẹ pe ẹbí kan túnì kí n tó máa mẹ́nu ba àwọn information yẹn ní àkọ́kọ́ ẹ kọ́ sílẹ̀ fún ẹni tó bá ń wá iṣẹ́ òun wá iṣẹ́ lórí ẹ̀rọ ayélujára iṣẹ́ tó ṣùọ̀ ni o ní àkọ́kọ́ ó kọ́kọ́ lọ sórí fọ́nrán linkedin ìyẹn linkedin ó kọ́kọ́ lọ sórí rẹ̀ tó bá lọ sórí www.linkedin.com ó wà fi /jobs sí /jobs ó súnmọ̀ sí pé òun wáṣẹ́ ṣùgbọ́n ó tún ní àwọn nǹkan kan tó yẹ ká tún mọ̀ lórí linkedin torí linkedin ó ní free version ó tún ní premium version yẹn àwọn iléeṣẹ́ bíi dangote ni wọ́n mọ̀ rí ọ àwọn iléeṣẹ́ láńlá àwọn psc ni wọ́n mọ̀ rí profile rẹ tó bá ti set rẹ̀ up sórí bó bá ṣe wá ṣe ra rẹ bó bá ṣe dúró níwájú kámẹ́rà bẹ́ẹ̀ náà ni ó ṣe gbé ọ jáde bó bá ṣe package ara rẹ lórí linkedin náà ni àwọn tí ó fún ẹnu iṣẹ́ tí wọ́n fi fún ọ níṣẹ́ ìyẹn nìkan kọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n di minister ni wọ́n di commissioner lori pe awon kan ninu ijoba won lo re profile won lori LinkedIn won si pe won won si so won di minister won si so won di commissioner won so won di special adviser won so won di DG lai je pe won je oloselu kankan iyen akoko ikeji ta tun le ti ri ise ni agbaye ise agbaye ohun ni www.indeed.com www.indeed.com indeed.com te ba lo sori re e le ri ise e o po won po baye ki nkan fun yin leyo kan ki n fun yin leyo kan ki won a so iyoku the seminar Saturday yi fun yin te ba wa e ma fun yin ma package gbogbo information yi ma fun yin eyin te ba wa si seminar Saturday ose yi ikan ti ma tun fun yin ti e le lo lati e ti mo sise lati le yin boye ti e nise kan te nse lowo e tun wa fe nise bi wakati bi meji meta kan te fe ma se lori ero aye lujara e le lo si ori www.weworkremotely.com weworkremotely.com te ba ti dori e e ri opolopo ise ti e le apply fun te mo se lati le yin e oju be lo sugbo ki nkan danu le lori meta ye na akoko ti mo so ohun ni LinkedIn job ikeji ohun ni Indeed iketa ohun ni we work remotely e ki tun wa lo sori information keji to tun se pataki ti mo tun fe ke mo fun eyi ti e ba nwa opportunity boya e fe sise pelu awon NGO e fe ba UN sise e fe se to je pe yo mo gbe yin kaakiri agbaye e si ti ni e ti kawe ori yin pe o pe ni won ba bi ori MC Rawo o pe dada e wa nwo opportunity e nilo NGO ati awon se development job awon to je pe e ko ma volunteer ara yin pe mo fe mo sise fun humanity be ba je se nsise ye awon kankan no mo jabo won mo fun lawon kankan won mo fun lawon won mo ta won dollar kan sin ni won mo ti sinu apo yin be ba se nsise ofe ye e ko volunteer ni so awon organizations ye po to ye pe won o tun mo fun yin ni owo gan organization akoko ti e le lo ti e ba fe sise pelu NGO to ti o kin se ti Nigeria ni bi ohun ni NGO jobs EO NGO jobs EO iyen EU NGO jobs EU iyen European Union niyan website won je ngojobs.eu
2: The Jordan Knight Show and today we'll be discussing
3: the voices you need at work all day every day till payday
1: hello e se ri fun eyin ti e ba gbo eto yi ni ola ma lori ofe lati ko yi lati gbe yin de
4: body this is a sweet and it's about to get all funky today great music and fantastic teams
1: awon website ti
5: making you the best entrepreneur you can possibly be
6: yes so my people this is not Jordan Drive and I dey listen to
1: e ti ri grant gba
7: to get better information won't give you no move an inch oh but if you don't say you won't move your radio
1: ti won to ti fund the project yin bo je fe se project kan e wa nilo opolopo owo lati
2: hello Lagos welcome to the Jordan Knight Show and today
1: ti se project ye e fe inventing kankan abe fe bere business kan ti e lowo lowo te fi bere re e wo e gbo eto yi lola ma ko yi ma gbe yin debe ma fun lawon foran te ma lo ti te fi mo ri owo ofe owo te ni sanwo fun te ni return te fi mo ri gba
0: oda gege be so bi eto se nte si waju lori ikanni wa iyen fun ti owuro toni mo lero pe gbogbo ohun ti onimero James Adesina ti won ba wa so lataaro mo lero pe amfitisi e ja lo si eka ipolowo oja an pada bo ona abayo nte siwaju ni le se Jordan 105.5 FM eku kale

0: the voices you need at work all day every day till
1: go bust your brain.
2: O se pataki ke ni mentor. O se pataki ke ni
0: heyday.
2: Ọna ọkọ lo gbe won de be awon kan lo ja won si wo ore mi emi na tin taso wo mo se nse lele iwo na wa se bi mo se nse nkan ti yan fi ndo lowo niyan ni Saturday ose yi ma ko yin nipa DeFi bi e se fowo sinu DeFi ti DeFi o mo po owo fun yin ni ojojumo ni osose bi e se set up decentralized finance ati decentralized economy te so dowo ti o si di nkan ti o di nkan gidi te mo multiply owo bi e ti e se lowo yin instead e kan fi mo toju e pamo awon nkan te fowo yin se ti o multiply yin owo yin e ko nipa re awon website ti e le te ti ni access si grant boye fe fund the project kan ni boye ti e fe mo sise remotely lori ero ayelujara e ko nipa re ni Saturday yi nkan oto nkan ara ohun le lanfani ati ko ni Saturday ose yi e-commerce business be se bere re e ko nipa re be se mo polowo lori ero ayelujara te mo se polowo te mo ta oja oja yi ojo oloja te mo ta lori ero ayelujara ti o si mo ju owo fun yin gbogbo re na le ko be se bere affiliate marketing affiliate marketing te mo ri owo ninu affiliate marketing e ko nipa re ni ose yi en to ba fe darapo mo yin danileko yi e fe wa e gbianju lowo lowo bayi bi mo se nsoro e send yes pe mo fe wa sori number ye 07 08 0 0 0 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 9 8 0 8 0 0 0 6 4 6 4 0 9 0 9 5 5 5 5 9 8 e fe ko nipa awon nkan ti mo ti so lori eto e tun ni awon ibere je tun fe be lowo mi e fe wa fun idanileko oju koroju e ma gbagbe awon nkan te ko ye e san owo registration yen owo te fi wole sugbon training yen ofe ni e le pe mi e le send yes ke mo fe wa sori number ye 070-88-30-64-22 070-88-30-64-22 àwọn náà wọ́n gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí
1: ẹ̀rù
2: ṣe ń sọ̀rọ̀ ìbá fẹ́ tẹ̀lé mi lórí ẹ̀rọ facebook james adesina lórúkọ mi lórí facebook the unservice ceo lórí tiktok the unservice ceo lórí youtube james adesina.
1: Ọ̀dà eré gbogbo tún di lọ́la lágbà náà ẹ̀ tún láǹfààní láti gbọ́ ohun onímọ̀ james adesina ṣùgbọ́n lọ́la àwọn máa fẹ́ kí àwọn ará ilé ká pè sorí ètò lọ́la ó ṣeéṣe kó jẹ́ pé lára àwọn nǹkan tí wọ́n bá wa sọ lónìí ó yẹ níbèrè àbí ẹ fẹ́ mọ̀ dáadáa nínú ẹ̀ ẹ lè máa tẹ àtẹ̀jíṣẹ́ pé ẹ̀yìn náà darapọ̀ lọ́jọ́ sátidé sórí nọ́mbà 08064095598 ẹ já máa lọ kúrò ní abala ọ̀nà àbáyọ fún tààrọ̀ tòní eré gbogbo di aago mẹ́wàá lágbára ọlọ́run níbi tá a ti pàdé lórí ètò ọ̀tún inú ìwé ìròyìn níbi tá a ti máa já àwọn ìròyìn náà balẹ̀ bí àpò ẹ̀wà ìgbàgbọ́ lórí pé màá lọ jẹ́ dúpẹ́ lọ́wọ́ peter ọlánìyí àti razak adéjàre eléyìí tí wọ́n jẹ́ atọ́kùn wa ní ilé agbára ń bí báyìí engineer morgan peter ọ̀nà wà ní ilé agbára lọ́hùn ẹ̀ ṣe o adékọ́yà adémọ́lá òun àti òtókè ayọ̀bámi ni wọ́n jọ wà ní ìdí facebook live wa ọ̀kan láwọn ọmọlára àti adéfìlà fúnmiláyọ̀ pẹ̀lú kẹ́mi balógun owó lọlá abigail náà àwọn náà wà ń bí pẹ̀lú àjọ ṣètò lónìí ni títí aago mẹ́wàá mc rawọ lóko mi àgbàlagbà ọmọdé tí ń pẹ́ bí bàbá ẹ̀ lóko mo yọ ọ ọlọ́run ọba mi sáyẹnsì.

ojúmọ́ tó mọ́ nílẹ̀ yí ojúmọ́ re ni ilẹ̀ tó mọ́ nílẹ̀ yí ilẹ̀ re ni. Àdúpẹ́ lọ́wọ́ ọba dání wáyé ọba dání má gbàgbé ẹ ni ọba tó fún wa lórí ọ̀fẹ́ tó jẹ́ ká wà láyé ká wà láàyè. Òní ni ogúnjọ́ nínú oṣù kẹjọ ọdún 2026. Àdúpẹ́ o kábíyèsí Elédùà ìbàrẹ̀ láàárọ̀ tòní o. À á kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pátápátá o. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ wa ojú òní tì yín lágbára Elédùmarè. Ẹ jẹ́ máa kí yín káàbọ̀ sí àkọ́tún ọ̀tún inú ìwé ìròyìn tó ní ọjọ́ bọ́ lágbára Elédùmarè. Gbogbo ohun rere náà ló máa sun èmi àti yín bọ́. Ẹ̀rí Olúwa gbé mi lékè Adébáyọ̀ ló kọ́ mi MC Ràwọ́ yín náà rèé o. Àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ́. Àti kọ́ àwọn ìròyìn ọ̀hún dèrò gẹ́gẹ́ bí ìṣe tiwa láàárọ̀ tòní. Ẹja máa wọnú ẹ̀ lẹ́yọkọ̀ kéjèèjì gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀ní kíni wín. Ìyẹn sínú àwọn ìwé ìròyìn ìyẹn fún ti òwúrọ̀ tòní. Ìwé ìròyìn Daily Post, Punch àti ìwé ìròyìn Nigerian Tribune. Pàápàá jùlọ Plateau Times náà wà níwájú mi láàárọ̀ yìí mo kó wọn wá gbìbà ni o. Láàárọ̀ tòní àmọ́ yẹ̀ wò àmọ́ tú lulẹ̀ bí iṣu tó ń tú nínú epo ni o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ìròyìn ọ̀hún mọ tú kẹ̀ẹ́kẹ́ sí wa létí tí ó mọ tú sí wa lẹ́nu o. Ìyẹn láàárọ̀ tòní ẹ kú kalẹ̀ Peter ọmọ Ládéyì náà ló wá ń di ẹ̀rọ láàárọ̀ tòní. Èmi rẹ̀ láàjọ mọ́ ká Razak Adéjàre òun náà fi wá lọ́rùn lẹ̀. Ẹ kú ojúmọ́ sà ẹ kú ojúmọ́ mà ẹ kú ojúmọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ojú òní tì yín ẹ ṣeun.

ẹjẹ́ kí n bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post yẹn fún ti òwúrọ̀ tòní o gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ ti apá gúúsù ìlà oòrùn ìyẹn gúúsù ìlà oòrùn lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn ọ̀dọ́ ọbẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ láàárọ̀ tòní wọ́n ní ẹ wo ìdí táwọn fi kọ̀yìn sáwọn ọmọ ogun orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ló ní ohun táwọn rí o òun ní ohun tájà táwọn rí tájà wọn fi ń gbó ó sì ní ohun tájà táwọn rí o tágbó tágbó táwọn rí tágbó àwọn fi ń kan oje àwọn ọ̀dọ́ náà ni wọ́n ń sọ̀rọ̀ wípé lóṣù tó kọjá òun náà ni ọ̀gá àgbà fún àwọn ọmọ ogun ẹni tó jẹ́ lieutenant general wahidi shahab òun náà ni wọ́n sọ̀rọ̀ lórí àwọn ọ̀dọ́ apá àríwá ìlà oòrùn ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n ń kọjú àgan wọ́n sì ń kọ̀yìn sí àwọn ọmọ ogun orílẹ̀‐èdè yìí ṣàábù ló ń ṣàlàyé nígbà tí wọ́n ní wọ́n ṣe ìwọ́de kan ní àwọn agbègbè kan ní apá abẹ́hun bí àwọn ibi tí wọ́n pè ní amasiri edda ní ìpínlẹ̀ ebonyi gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post yìí wá ṣàlàyé ẹ̀ wọ́n ní àwọn ọ̀dọ́ ni ṣẹ́ẹ̀rì àwọn mọ̀-ọ́n-mọ̀ ń kọ̀yìn sáwọn ọmọ ogun ni o torí wípé wọ́n ní ìjọba orílẹ̀‐èdè nàìjíríà ló jẹ́ wípé wọ́n ń bẹ̀bẹ̀ fún àwọn ìyẹn lápò ọ̀dọ́ tí wọ́n ń bẹ̀ wò látàrí bí àwọn ò ṣe máa rí àwọn nǹkan kan pé ó da ẹ̀yin ọ̀dọ́ ẹ wá darapọ̀ mọ́ iṣẹ́ ológun wọ́n ní àwọn àwọ̀ pé ká darapọ̀ mọ́ yín bí ibo ẹgílẹ̀ ní fún wa gan ọjọ́ ọ̀la wo ní bẹ nínú iṣẹ́ ológun tẹ́ ẹ ní á darapọ̀ mọ́ yín pẹ̀lú gbogbo tẹ́ ẹ ń sọ yìí wọ́n ní ẹ wò ó àwọn ọ̀dọ́ náà jáde síta pé àwọn mọ ohun táwọn rí o táwọn fi ṣe kí ni táwọn fi garu ọwọ́ sí ọbẹ̀ eléyìí tí àwọn ń jẹ o bẹ́ẹ̀ náà lájà àwọn ní nítorí tó fi ń gbó làgbò àwọn gan fúnra rẹ̀ tí ń ké gbọ̀ngbọ̀ngbọ̀n ó ní nítorí wọ́n ní ẹ wò ó ṣùgbọ́n ọ̀gá àgbà àwọn ọmọ ogun ó bẹ àwọn olórí olórí ní àwọn agbègbè ìlú ọ̀hún àwọn òbí àti gbogbo àwọn adarí abúlé ọ̀hún o àti gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ tí wọ́n jẹ́ èèkàn nínú ìlú ọ̀hún wípé kí wọ́n dẹ́kun ọmọdé àtàgbà ẹ dákun ẹjá lo àkókò yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun ẹ darapọ̀ mọ́ wa nílò yín ẹ̀yin ọ̀dọ́ gangan náà ni egun bẹ lára yín ẹ̀yin lẹ lè ṣe ètò ààbò orílẹ̀-èdè yìí bẹ́ ẹ bá darapọ̀ mọ́ ọmọ ológun gbogbo ẹ̀ ó lọ bó ṣe kó lọ ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ní apá abẹ́hun wọ́n ní wọ́n kọ̀yìn sáwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà o wọ́n kọ sí ọ̀gbọ́n sí ìpè tí wọ́n pè wọ́n àwọn ọ̀dọ́ ìlà gúúsù ìlà oòrùn lórílẹ̀-èdè wa nàìjíríà south east náà nílé yìí daily post náà ló gbéròyìn ọ̀hún síta tó kó síta bí ìgbà tán bá ń ṣe ìkómọ ọmọ tuntun ó wà ń bẹ̀ láàárọ̀ tòní ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ epo rọ̀bì bẹntiró èyí tá a fi ń dà sínú jẹnẹrétọ̀ tá a ń dà sínú mọ́tò wa eléyìí tí ó jẹ́ ohun agbára fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ eléyìí tẹ́ ń gùn òun gangan ìwé ìròyìn daily post ti ṣàlàyé lórí ọ̀rọ̀ rẹ̀ láàárọ̀ tòní o wọ́n ní iṣẹ́ rí o wọ́n ní àpọ̀lọpọ̀ àwọn ilé ìta epo ìyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà ló jẹ́ wípé wọ́n ti yí owó epo wọn lẹ̀ láàrin àkókò péréte yìnyín láàrin ọ̀sẹ̀ mẹ́ta péré o wọ́n ní wọ́n ti yí yíyí tó sì ń yin díẹ̀ wọ́n ní wọ́n yin wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí tó bá kó gbogbo ẹ̀ papọ̀ bíi ₦35 wọ́n ní ìgbà tó yá o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́lá àkọọ́lẹ̀ láàárọ̀ yìí wọ́n ní wọ́n ti wà ní ₦90 wípé láti ìgbà tí wọ́n ti yin títì tí o wọ́n ní sí yíyọ owó ìrànwọ́ orí epo fún àwọn alágbàtà ìyẹn àwọn tí ń tepo.

0: lo fún àwọn alágbàtà ìyẹn àwọn tí ń tepo fún àwọn alábàárà oje ìyẹn àwọn ilé epo tí ń tepo wọ́n ní wọ́n ti wọ́n wá independent petroleum company ìyẹn NIPCO wọ́n ní ọ̀pọ̀lọpọ̀.
1: Innovation radio has never been this excited.
0: Àwọn ilé epo náà ná kọ sí bí o bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe lálàyé wípé láti wọn.
1: This is Jordan.
0: Wọ́n ní rapa lítà ìyẹn fún jálá lítà kan wọ́n ní ṣùgbọ́n o àwọn míì já padà sí 210 instead of kọ́tà ní 275 naira wọ́n ní àwọn tí wọ́n ń ta tiwọn ní 1335 naira wọ́n ní àwọn já ti. Wọ́n padà sí 1305 naira. Oga. Five naira on kini yasi na five naira Nigeria. Ṣùgbọ́n àwọn ní láàárín oṣù keje òpin oṣù keje ọdún tó ń bọ̀ nísinsìnyí náà làwọn àkọọ́lẹ̀ yóò yóò fi ṣe àrídájú. Èdè Nàìjíríà náà ló jẹ́ pé wọ́n ti ń yọ àwọn chẹ́ńjì kínkínkín kúrò ní orí owó eléyìí tí wọ́n ń ta epo fún àwọn aráàlú. Daily Post náà ló taari ẹ̀ẹ́ta ẹ bá lẹ́yìn kúlẹ̀ ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Wọ́n ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní bàbá ti yan ọ̀gbẹ́ni Abel Olúmúyíwá ẹni ìtàn gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ o ìyẹn fún eléyìí tí wọ́n pè ní Civil Service of the Federation. Ìjẹ́ ń lo ìbóhùn ìyẹn HOCSF. Òun ni wọ́n pè wọ́n wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà lọ sọ pé tó báyìí máa di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí gangan ọdún 2026 ẹni ìtàn ìwọ náà ló jẹ́ ẹni tí ó jẹ́ akọ̀wé gbogbogbò ìyẹn fún àjọ àwọn tí wọ́n wà lẹ́ka ti ẹ̀kọ́. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní ọ̀dà arábìnrin D.D. Esther Waxing-Jacks eléyìí tí wọ́n ní ó ti fẹ̀yìntì nídìí iṣẹ́ ọ̀hún. Òun náà ni wọ́n ṣàlàyé wípé dà ọ̀nà fẹ̀yìntì lọ ní ẹni ọdún ọgọ́ta. Òun náà ni arábìnrin D.D. Esther Waxing-Jacks náà ni wọ́n ti ṣiṣẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ́lọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ìjọba náà ná ti ń ṣiṣẹ́ o tó fi pé ọni ọdún ọgọ́ta lókè nínú ilé iṣẹ́ náà kó tó di pé wọ́n ní ìyá ìdí fẹ̀yìntì o wọ́n ní wọ́n ti yan Abel Olúmúyíwá ẹni ìtàn gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ tukọ̀ àwọn Civil Service of the Federation lọ́wọ́lọ́wọ́ báyìí o tí ó jẹ́ olórí wọn. Ìyẹn wà nínú ìròyìn Daily Post láàárọ̀ tòní.

Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yóò. Ìròyìn náà ló ń ṣe kíni, ló ń yọjú lójú fèrèsé ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní o, wípé Ààrẹ ti pàṣẹ, wípé ó yá, ẹ̀yin àjọ EFCC, ẹ̀yin àjọ tẹ̀ ń gbógun ti ìwà àjẹbánu, tẹ̀ àwọn tí wọ́n ṣowó ìlúgúnmọ́kùn mọ́, ẹ̀yin àjọ yìí, Economic and Financial Crime Commission, ètí yín mélòó, wọ́n ní méjì ni sà, wọ́n ní tọ̀, ó yẹ súnmọ́ bí o, àwọn owó kan ti ń bẹ lọ́dọ̀ yín, wọ́n ní ẹ ṣeun, ojú òní tìyín, ẹ máa kó lọ sí àwọn àjọ Nigeria Education Road Fund, ilé ìtẹ́ mọ̀ sí NetFund, òun náà ni ààrẹ ti ní kan máa kówó ọ̀hún lọ, kí wọ́n kówó ọ̀hún lórí bí gbogbo ètò ẹ̀kọ́ bí ó ṣe rúgógó sókè o, gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bí wọ́n ṣe wá ń pàṣẹ wípé owó yìí ẹ kó ẹ pin sáwọn ọ̀nà tó yẹ kẹ́ ẹ pin lọ, kí wọ́n kó sórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ ṣe lọ́nà tó tọ́ o, mi ò fẹ́ gbọ́ màkàrúrù, mi ò fẹ́ gbọ́ wípé bóyá owó yẹn ó fẹsẹ̀ kọ́ òkúta, irọ́ o, iṣẹ́ tí ń bá ràn yín ni kẹ́ ẹ lọ ṣe o, torí iṣẹ́ tá a bá ràn ikọ̀kí kọ́ o, èyí náà jáde gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, bí wọ́n ṣe ní àlàyé tí wọ́n sì pa á láṣẹ fún àwọn àjọ EFCC pé ẹ máa kó lọ fún wọn, Nàìjíríà.

0: ba se nte siwaju ninu otun inu we royin laaro toni nile ise ti wa Jordan 105.5 FM nibe na ni won ni bi odun isese se bere ijoba ipinle ogun ijoba ipinle eko ati ti ipinle oyo won ti kede bayo ipe e lo simi e mo wa sibi ise o odun isese la nse won ni isese oun na lagba irabe ni isese eni iye eni na ni isese eni o won ni idere o ti awon ijoba ipinle ogun ipinle eko ati ipinle oyo bo se kede simi lenu ise o fun gbogbo awon osise pe eyin na e re lo se ajoyo odun isese be o wa nu wero yin laaro toni Daily Post na leti ba laaro toni mo ti dariji gbogbo eyin te saburu si mi o mo dariji yin koda owo mi mo inu mi mo funfun ninu mi si gbogbo eyan gbogbo eyin te e binu si mi te soro mi lai da te ni rani jolonjo kiri ko mo nkankan ko se pa ko chawo ani ewo mo dariji yin a se olongan olongan dariji wa melo melo wa ni eyan wa se si eyan te wa ni dariji ra won gomina ipinle osun Ademola Adeleke Jackson na lo soro laaro yo gege bi baba se tewo gba iwe ajegbe ma ba
1: this is Jordan
0: na de si ile office re gege bi gomina ipinle osun se sa geje odun merin gbako ko si bi se daada bo se nse bo gege bi awon ajo ti won ri se eto idibo independent national electoral commission gege bi won se kede igbese ohun ti won si salaye nibẹ náà ni Ademola Adeleke ti gba máìkì pé ẹjọ mo fẹ sọrọ ẹni mo fẹ sọ tẹnu mi o wọn ni máa wí wíwí kì í pọ ní wíwí kíkọ kì í pa kíkọ kíkọ wọn ni bákòkò adìẹ bá gorí àjà yóò kọ sétí ayé ni wọn ni mọ sọrọ ó ní orúkọ mi ni Ademola Adeleke ó lóun dáríji gbogbo àwọn tí wọn ṣe òun o torí wípé à ń ṣe ọlọrun ọlọrun náà ń dáríji wá ó ní mo ti foríji gbogbo àwọn tó ṣe búburú sí mi ó ní kí ìwà ọwọ́ wọn ó máa dá wọn lẹ́bi o gómìnà ìpínlẹ̀ ọ̀sùn ó tún jáde pé ó ti gba ìwé ẹ̀ yóò bẹ́ẹ̀ náà ló ní látàrí gbogbo rògbòdìyàn eléyìí tó ń lọ yìí ó ní ẹgbàgbé ẹ̀ ẹ fi yún un lẹ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ mo dáríji gbogbo yóò bẹ́ẹ̀ ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ bá nínú ìwé ìròyìn platform times ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀ ń bẹ̀ láàárọ̀ yìí

wọ́n ní àwọn àjọ kan léléyìí eléyìí tí wọ́n ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ náà ni asu àwọn àjọ ndu àti bimbum bimu ni wọ́n pè wọ́n bá Esa Medical University àti Niger Delta University wọ́n ní ẹ wo ìjọba ò ṣe ohun tá a fẹ́ o àdájẹ́.

0: tó bá lágbára àti sanwó kan yìí náà nílùú kó hàn wá lọ́wọ́ kó gbé tó gbé kó ṣe nǹkan sí nàìjíríà yìí kó má lọ máa ṣe sókè òkun tá a bá ní bí ilé epo yẹn bá wà ń bíbẹ̀ náà tó bá tó bíi mẹ́rin mẹ́fà kò ní sí gbogbo wàhálà tá à ń sọ ní gbogbo ìgbà yìí à ń pariwo dangote dangote gbogbo ìgbà ṣùgbọ́n ṣe gbé ohun ṣòwò nígbà tí ẹ̀gbọ́n ti ẹ̀lẹ́ nàìjíríà tó fi ṣe gbogbo àwọn kọ́là tó lówó iná tó lè ṣe àwọn nǹkan yìí tí gbogbo nǹkan yìí náà lè fi wa wò tọ́lọ́jà máa ń tajà lọ́jà ìmọ̀ pé tí wọ́n bá sì jẹ́yàn kan ó máa máa sakọ ní ṣùgbọ́n tó bá tó yàn bíi mẹ́rin márùn-ún mọ́fà ẹ̀rí pé kí á lọ oníkálukú máa máa sáré kí tó ń ta ni ònífẹ́ kọ́ wọn fowó pọ̀ jù láti bàjẹ́ ẹ̀bọ́n ti ẹ̀gbìyànjú ó ṣe àwọn tó máa ń ní kí náà kọ́ hàn wá lọ́wọ́ kíjọba náà kọ́ hàn wá lọ́wọ́ èyí kíjọba kan ṣe yìí náà sí ìjọba máa ti ẹ̀mí tó máa jẹ́ pé tìjọba kan tún àwọn kan ṣe kí gbogbo ẹ̀kọ́ lè rọrùn à ń bá yín bọ̀ ṣàwọn
1: ẹ̀ṣẹ̀ ìyàwó orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba mi èdùmàrè ariwo wa ò ní já sásán bá ṣe ń ṣe lójoojúmọ́ èyí tá à ń pariwo ohun tá a fẹ́ fúnjọba mo mọ̀ pé dídùn náà lọ́sùn oṣù orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ nígbà tó bá máa dùn tó máa dán wọn ò ní ṣe lẹ́yìn mi àti wọn ò ní gbádùn ẹ̀ lẹ́yìn wàá jọ jẹ́ gbádùn ẹ̀ ní lágbára ọlọ́run eré gbogbo di àárọ̀ la lágbára ọlọ́run ọpẹ́ pàtàkì lọ́wọ́ razak adéjàre àti peter olaniye tàjọ wà ní agodo láàárọ̀ yìí olóòtú àgbà lánrin johnson èmi ẹ̀rí olúwàgbẹ̀mílẹ́kẹ̀ adébáyọ̀ mc rawọ̀ àgbàlagbà ọmọdé tí ń pẹ́ bẹ́ẹ̀ bàbá ẹ̀ ló kọ́ lórí facebook instagram tiktok tẹ́ bá ti tẹ mc rawọ̀ ẹ fọ́lò mi kẹ láìkẹ ẹ máa ṣe àgbogbo àwọn fọ́nrán tẹ́ bá bá ń bẹ̀ títí ọ̀la ń kọ́ o ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá gbogbogbò ayé ò ní lù fún wa jó lágbára ọlọ́run ọba mi èdùmàrè mo yọ ọlọ́run ọba mi sáyẹ̀nsì ẹ̀ka àárọ̀.

0: rí gba ká dọ̀bálẹ̀ fún ara sọ pé ká má ga wọ́n lójú ẹ̀ lọ́nà ọdún kan péré péré ó ṣàn pò máa ní wẹ̀lẹ̀lẹ̀ ńlẹ̀ tó bá jẹ́ mi ni wọ́n mo máa gbà fún ọ̀gá lọ́gá ó máa jẹ́ àní ọgbẹ́ fún gbígbé family first money next mo make history for free money invest in business fake tech with taking to me ọgbọ́n òṣìṣẹ́ tó bá lọ owó kò tọ́jú ẹ bí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ má fi ṣèṣekúṣe tó wọ́ bá pọ̀ kó ya fi kan múlẹ̀ múlẹ̀ the boys good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kò lè ṣọ́gbọ́ wọn lẹ́nu níbẹ̀ níbẹ̀ irọ́ ni wọ́n kàn fẹ́ dá sílẹ̀ tó bá dálẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀ hello fi yẹ́ sílẹ̀ tó bá dálẹ̀ wọ́n máa fi yẹ́ sílẹ̀.
1: àwọn lẹ́nu wọn kọ́ máa rojọ́ lọ àwọn àtàtì bàjọba people with me dẹ́rẹ́ ìwé pọ́ẹ̀rì ló bí fọ́.

fi break wa dalu wa fi break sori agbon kan to ku yen sori korofo yen wa mu wanjo Thursday wa lo ni Wednesday korofo yen wa mu wanjo Thursday so wa ri eyin yen oro wa lori e pe mi fun wa ran tutu eyin Greek ni o wa wa se bo oro wa lori e eni ba mi o si Olorun safun eni bani Olorun ki gbadura mo safun ohun ti mo se so ni fun Kora Data at Abraham oni ka wo eni to lolorun laarin emi ati Data so fun Moses pe se iwo de kan ni olorun ni awa na n bo lo so lorun gbo won e ja pade ni ago ta nigba to pade nbe olorun so fun Moses pe emi n ba won so loju ala be mi ba iwo Moses so ni enu iko enu woli ju woli lo o ta ba ja ka pade o nkan ju nkan lo o ise ti won gbe kaakiri ti won ori se la wa ma nse awa ko la nse lonu fun wa se ton ba pe erun eyan ba ti gbe dodo titi wa lohun fa wa se ani ma gbuwo sugba na lohun a de ni awon eyan owo le ma se o ani lohun ana awon eyan ani olorun a de leyan aro ojo Thursday wa mu agbon yen wa bo la ni ko ra o pe leyin wa se yen oni samu to ma ma ka si o pe mi dadi samu wo eni ka lu agbon ni Wednesday ka ma sadua si ni Wednesday wa ma wa ma bi o to fe o fe to olorun to ba ko ile lowo abu nle to ti pari to ko lowo abu fe oni di owo la kan abu fe gba fi sabi nkokan to wa lokun e olorun je fun esamu yen ma so sinu agbon yen ma gbadura si every day wa lawe Wednesday wa fa gun wa fun mi nu agbon yen break wa wo bi olorun wa bo lorun osi ebe ni Sunday awon to wa won dupe ohun ti mo de point bi mo fe fun won mo de fun won the same Thursday yen no ma fun ni nkan o eyin te ti mo ni kera eyin na omi ti won ka samu si o wa nle gba to ka samu si ẹwo gbogbo asokola nsa lorun ori atẹgun la wa so ma pe mi ko le gbadun mi dáadáa ma pe mi dáadáa kini sáàmù yẹn ẹyin yẹn kini ká ṣe si agbọn yẹn náà ẹni ká ní àwẹ lọjọ Wednesday ẹni ká gbàdúrà sí ni Monday Tuesday Wednesday omi inú agbọn yẹn ni ma fi break wa da orí agbọn yẹn ó lójú mẹta da ọ mẹtẹẹta lu mẹta ni kò gbé sẹnu kò gbàdú kò mú kò fi break àwẹ ní 12 lọjọ Wednesday wa mu agbon yen pade mi ni Thursday laaro oro to mi gba onu agbon ti o se ni to ye wa dupe o to ba ni ota to n de laamu aye won baje o nkan won ma pare eni ba fe de laamu ma pare eni ba lohun loogun ohun lagbara ere lo o n be sere ni ko se ni to loogun ko se ni to lagbara olohun nikan lo lagbara ere lo n be se obi a o se ni change kan lowo to n gun àbóṣe bọ̀ sípò kan tó ń gùn bí a ṣe rí nǹkan kan tó ń gùn gàràgàrà eré ló ń bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ́fírí ti ọlọ́run ni ìbẹ̀rẹ̀ àtòpín ọlọ́run ni ayé tọlọ́run ni òkun ọlọ́run ni ọ̀sà ọlọ́run ni odò ọlọ́run ni atẹ́gùn ọlọ́run ni òṣùpá ọlọ́run ni ìràwọ̀ ọlọ́run ni oòrùn ọlọ́run ni ọrùn àtayé ìbẹ̀rẹ̀ àtòpín ọlọ́run ni gbogbo ẹ̀ ọlọ́run ni fún àwa ṣe ẹni bá ní kó má kọjá pé òun fẹ́ dí ẹ lọ́wọ́ ìwé joshua orí kẹfà olùjẹ́rẹ́ kò wó lulẹ̀ lọ́wọ́ máa wú wọn áwú wọn palẹ̀ ẹni bá ní pé òun ní bọ́ lọ́wọ́ tòun póun lóògùn póun ní bọ́ lọ́wọ́ ayé omi ló gbé farao mi ilẹ̀ ló gbé kóra mi ilẹ̀ gbé dọ́ta mi ilẹ̀ gbé abrahamu mi ẹja ló gbé jona mi lórúkọ jésù ilẹ̀ máa gbé wọn mi wọn á parẹ́ máa yé òun rí wọn mọ́ wàhálà ànúgbà ìwé àìsàyà 43 verse number 19 ó ní kíyèsí èmi yóò ṣòun tuntun kan nísinsìnyí ni yóò wù jáde èmi yóò lànà kan ní agíjù àti odò ní aṣálẹ̀ ilẹ̀ ọ̀la ọjọ́ ajé ọjọ́ monday ọ̀nà máa là fún ẹ àwọn tó máa ṣe ẹ́ láàánú ọmọ tó bí ọ̀nà wa là fún wọn ọ̀nà àwọn olóore ẹ ọ̀nà máa là fún wọn wà á rí customer lọ́la wà á rẹ̀ rí contract má pè mí o nọ́mbà tó máa pè sí 081 30 47 63 70 081

ojújẹ́ ìmọ̀ ní sí orúkọ rẹ̀ ló di òkú ọjọ́ kẹta obìnrin onísun ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ rẹ̀ ló fọwọ́ kaṣọ rẹ̀ ló bá dá sáfà adití gbóhùn rẹ̀ arọ́pò báyìí.

0: le seru olola mo
1: o ke la ye mi wa o
2: emireko afopundo idabayasa oba to fi aye si abe obirin to gbe omo jade gbogbo ite mo ngba mi lojojumo mi mo bi o se sele ni bi ona ti di iya halia bayi ni ani ti o ni kokoro sika da fili wi ẹni tó ń sí tẹ́ni kò lè tì ẹni tó ń tì tẹ́ni kò lè sí ọmọ ọlọ́run ni ìdí àbáwúlẹ̀ ọmọ ẹni tí mo sọ ẹni tó la ojú afọ́jú kì í wà lànà fún ẹbí ẹni lànà lágejù ṣé kò ní lànà fún ọ ló ń pàṣẹ gbogbo ìtọ́nà dímọ̀ yìí ọ̀nà ńlá láti òní lọ ọ̀nà ńlá láti òní lọ ọ̀nà ńlá ilẹ̀kùsí ilẹ̀kùsí ìyanu kẹta ìwé ìrántí wọ́n sì báyọ̀ ní haikada rí balùwà a sì sí ìwé níwájú ọba a sì rántí mọ́dékáì ó ti sí ọba lóore ọba wípé kí la ṣe fún wọ́n ń ṣìwé lọ́wọ́ báyìí kan ẹnìkan níbìkan gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́ ni ìmọ̀rú àmì tó máa ṣe ilẹ̀kùn sí oh my god ọlọ́run mi ò ní gbà pé kán tilẹ̀kùn mọ́ ẹ kò dẹ̀ mọ́ lẹ́nu ọ̀run ìwé ìrántí ti sí kán gbogbo ẹni tó ń gbọ́ mi lórí ètò yìí ní ìmọ̀gbà tó ti ń gbọ́ mi bọ́ ilé ọmọ tó tì wọ́n ti sí ìwé kan ọlọ́run sì rántí sára bí ó ti wí ó sì ṣe fún sára bí ó ti sọ sára sì lóyún. Lónìí ìwé ìrántí ó sì kàn ó jìyà mọ́ ẹlẹ́kẹrin ìyanu ìrànlọ́wọ́ my god torí olúwa jehovah yóò ràn mí lọ́wọ́ torí náà mo gbé ojú mi sókè bí òkúta líle èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí rí alẹ́ ẹ̀kẹ́dẹ̀ bí jìnnà mára bí ẹ̀jẹ̀ bí a gbogbo ẹni tó ń gbọ́ mi ìrànlọ́wọ́ tó ríru ẹ̀rí ó yá gbà á ìrànlọ́wọ́ tòsí ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ gbà ìrànlọ́wọ́ olúwa wà á ràn mí lọ́wọ́ sọ̀rọ̀ sókè
1: olúwa wà á ràn mí lọ́wọ́
2: torí pé
1: èyàn mi lé mi ò lágbára
2: mo ní ọlọ́run tí mo ràn ní lọ́wọ́ àwọn ìwo ló ń fìràn lọ́wọ́ wárí àwọn tẹ̀yàn bá rò pé àwọn tó bá rora wọn pé àwọn tí ènìyàn bá yọwọ́ wọn lọ́rọ̀ wọn tí wọ́n láti mọ̀ bàbá ràn ọ́ lọ ó lè dá nkankan nígbà tẹ̀yàn bá yọwọ́ ọlọ́run wa kọ́wọ́ sí
1: i
2: mèrè ṣe ni mi mọ níbi tí ìtìjú ti fẹ́ dìde ìrànlọ́wọ́ dìde ọlọ́run yóò ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn lọ́wọ́ ìyanu ẹ̀kẹ́rùn-ún ìyanu ìdìdí òjijì ìdìdí òjijì ọ̀rọ̀ rẹ àwọn àdàbí pé ṣé bá a mọ̀ tẹ́lẹ̀ bó ló ṣe dókè torí òní rákòrò òní rìn òní sáré ṣe lágbè ẹ̀fọ́ a máa gbé ẹ̀fọ́ àwọn tó ti lọ níwájú ó fẹ́ lọ já wọn lẹ ó máa já wọn lẹ ẹyí tẹ wà ní facebook youtube ẹ ṣí àbídíò yẹrẹ kẹdùá mẹzàtò bẹẹlú àdáyà ẹ ṣí à ní ìgbà méjìlá ọ̀rọ̀ ń jáde àṣà ń tẹ̀lé mo sọ̀rọ̀ sí afẹ́fẹ́ ìrànlọ́wọ́ orígun mẹ́rin àgbáyé ẹ gbà á ìyanu ẹlẹ́kẹfà ìwòsàn. Iwosan ẹnikẹ́ni àtàṣà nínú
1: yìí
2: mo dún wájú ọ̀rú jákèjì àìsàn ara rẹ ọ̀fà ara rẹ àfiṣe àránsí kó jáde.
3: Orúkọ mi ni Idris láti ìlú Gbé Airport Road. Ọlọ́run sorí ńlá kan fún mi.
2: Ah, bàbá àbẹ́ta rè.
3: Bẹ́ẹ̀ ni sá.
2: Mo ti gbọ́ voice yẹn.
3: O ti ìgbà tí Ọlọ́run sorí bẹ̀ta fún mi, ìtàn tí mi ń gbọ́ rí mo gbọ́. Wọ́n sọ fún mi pé ìgbà tán bí dáàdì mi tán, ipò ọmọ tán abílé wọn pé ìbejì ni. Nípa àwọn ìyá kan wá bínú pé ìbejì bó kínníkankínníkan wá gbọ́n ọmọ yẹn, wọ́n gbé wọn pa sá pamọ́ sájà táwọn ọmọ yẹn dá fi kékeré tán fi kú. Wọ́n ní ayẹ wa ṣe pé látọ̀dún yẹn pé wọn ò ní bíbejì mọ́lé wa. But ìyàlẹ́nu Ọlọ́run ni pé bí mo ṣe jọ́hún rí òkè ògo, Ọlọ́run wa ṣe ìbẹ̀ta fún mi. Ó wá ìyá gbogbo wọn lẹ́nu, kódà nílé àwọn ẹni tó jó lórí ẹbí wa ní kí n mọ̀ kọ́mọ bọ̀ wálé, mo ní mi kọ́mọ wálé o. Pé ẹni tó bá fẹ́ wá wọ ọmọ kọ́mọ bọ̀ wá sàbújá pé orí Ọlọ́run lálelẹ̀. Wọ́n sá ń ṣe ìwádìí lórí ọmọ yẹn, kódà ìfundò lánàá. Wọ́n sá ní kí n lọ sòlẹ̀kẹ̀ funfun ọmọ lọ́wọ́. Mo ní tẹ́ bá rí ọ̀rọ̀ Ọlọ́run lórí ọmọ yìí ló kù, kò sọ́rọ̀ òòsà kankan, kì í sòòsà ló ṣe lé. Ọlọ́run ọtọ́rítì ló ṣe fún mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Àwọn èèyàn máa bíbẹ̀ta lórí òkè.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Ọlọ́run ṣe fún mi ní January tí a wá síbà. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo fi ń kan fún 17 years ní ilé bò ó. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Landlord tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtúra.
1: Lona. Eléyìí táyì nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀.
1: O wa wa ìgbà wo lẹ wá sí mi?
0: January.
1: January. Ẹjọ́ yẹn àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ sì wá kúrò bí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí January. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tó wá ra ilé ẹ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe kó wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà.
0: Kó
1: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú olórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: Ó
1: tó ń pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ kí.